pewe mo ka ro wa si lo e ofo ojo hin jo en taku ana humi wea e ma mo ti vi bo ni da lo chinu gbe be ro hin we na uye sa do po di je me u to le in fo re o o me du pewe mo ka ro wa si lo e ofo ojo hin jo en taku ana humi wea e ma mo ti vi bo ni da lo chinu bẹ́ẹ̀ ọ̀yin wẹ̀ náà wúye mìdí kan ẹ̀mẹ̀ ń tọ́pẹ́ rẹ̀ jẹ́ fòyìn jí ẹ̀rọ mọ̀ bó dá lọ́tọ́ jẹ́ mẹ́ àkọ́pàá ti

nígbà tí n tẹ kọjọ ìní tí ọlọrun tó fún ẹni rẹ fẹ láti rìn àjò àti àlàáfíà èyí tí ṣe ọjọbọ ogúnjọ nínú oṣù ogun ọdún ẹgbẹ ọlẹ mẹrìndínlọgbọn láti lè ṣe ẹrẹfẹ tuntun ti ẹbẹ ti ojú ọrọ nítorí pé aago mẹta ọsán ti kò ṣáájú bíi mẹrìnlá kókó ní àti ọsán yìí àjálù pàtàkì wáyé ní agbègbè zambara ní ìhàkàlélọ́hún ọ̀dọ́mọkùnrin ọlọ́dún mẹ́fà kan ti kú sínú odò báyìí kí ni ohun tó ṣẹlẹ̀ àwọn ọmọgbọ́n ní ẹkúnrẹ́rẹ́ bẹ́ẹ̀ gẹ́ni wọ́n sọ fún yín pé ẹni wa ti ó jẹ́ ọ̀kan nínú àwọn oníròyìn steve amusu tí anápẹ́ ní fẹ́ràn bí yẹ a sọ fún yín pé ọjọ́ ti ń lágbára tí olúwa ni a ó jáwọ́ rẹ̀ yóò kúrò nínú ilé ẹ̀wọ̀n lẹ́yìn tí ó ti ṣe ẹ̀wọ̀n ọdún méjì tí a fún un pápá jùlọ àwọn ẹgbẹ́ òṣèlú tí ń ṣe democrat ń jẹ́ni ọjọ́ tí ó fẹ́ láti gba ipò wọn gẹ́gẹ́ bí ètò àbí ẹgbẹ́ òṣèlú tí ó máa ní ọ̀rọ̀ láti sọ fún àwọn ọmọ ìlú àbí bẹ́ẹ̀ kọ́ náà mọ̀ gbọ́ ọ̀kan nínú àwọn olùkọ́ni pàtàkì lórí ìmọ̀ nípa àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olóṣèlú dé matthew ajanu wọn ní kókóra àtọ̀ sẹ́yìn ẹ mọ̀ gbọ́ ọ akíní kan sí fún ètò ẹgbọ ní ẹkọkọ yìí láti lè ṣe ẹrẹ lófàtì nínú parafúnmọ sọ fún yìí nípa ètò ìtọ kan ilé ẹjọ gẹgẹ bíi pẹlú ohun kan ọrọ kan tó yẹ pé ó ti gba ayé kan ní ìgbà kan títí fi di ọjọ tí ò ní ọrọ náà tó kù ní ẹnu àwọn ọmọ ìlú báyìí jẹ lórí ọrọ ẹni wa tí a nàpè ní steve amusu yẹ gẹgẹ bíi ọrọ tí a rí gbọ ní ọjọ tí ò ní lágbára tí olúwa yóò jáde yóò rí òmìnira láti jáde kúrò nílé ìtúbú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ohun kan tí ó bẹ̀rẹ̀ ní díẹ̀ díẹ̀ láti bí ojúmọ́ kejìlá oṣù kẹjọ ọdún ẹgbẹ̀rún mẹ́rìnlélógún lẹ́yìn tí ẹni yìí ó ṣe ọdún méjì gbáko nínú ilé ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí a ti gbogbo ara ti mọ̀ ní ìgbà náà kí ni ohun tó ṣẹlẹ̀ náà ni pé ẹni yìí ó jẹ́ ẹnìkan tí ó máa ń sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nyí tó jẹ́ pé òun sọ̀rọ̀ èyí tó jẹ́ pé ọ̀rọ̀ yìí òun mú kí ó tako àwọn tí wọ́n ṣe aláṣẹ ilé wa ní ìgbà náà yẹ gẹgẹ bí ìgbésẹ mo sọ fún pé àwọn kan wọn lọ láti lọ mú ní ìlú togo lọhùnún tí adá padà wá ní ilẹ benin eléyìí ó jẹ ohun kan tó yẹ pé nígbà tí ọrọ yìí wáyé àwọn tí wọn ṣe agbẹjọrò steve amusu kódà wọn tà papì àbí wọn kọ wọn kẹyìn sí àwọn ìgbésẹ ilé ẹjọ pé kò yẹ pé ẹni yìí gẹgẹ bí ó ṣe wà àwọn ìgbésẹ tí wọn gbé gbogbo àwọn ìlànà tí wọn gbé kì í ṣe ohun kan tí ó wà ní ojú lórí ọ̀nà nípa ètò òfin bẹ́ẹ̀ gẹ́ni a sọ̀rọ̀ pé gbígbé wá ní ilẹ̀ benin kò yẹ nítorí pé bí a ṣe ṣe ó jẹ́ ohun kan tó yẹ pé bíi pé a jí ènìyàn gbé tí a gbé kúrò ní ibòmíràn tó yẹ pé ẹni yìí àwọn ìwé tó fún ní àṣẹ láti yẹ ẹnìkan tí ó jẹ́ ọmọ ìlú yìí owó rẹ̀ níbẹ̀ ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ kí a sọ fún wa pé ẹni wa tí a ń pè ní fẹ́hún bí ọ̀rọ̀ yìí ó jẹ́ ohun kan tó yẹ pé orúkọ àdásọ rẹ̀ nìyẹn ṣùgbọ́n orúkọ tẹ̀ náà ni ti àti dárúkọ ní àkókò yìí jẹ́ orúkọ steve amusu ni orúkọ tí a fi àbí tọrùn rẹ̀ àmútọ̀rùn rẹ̀ wá òun náà ni steve amusu òun lọ́fà tó jẹ́ pé nípa ọ̀rọ̀ yìí nínú ilé ẹjọ́ jẹ́ aṣọ fún yín pé lẹ́yìn tí a ti mú tí a gbé wá sí ilé ẹjọ́ ó jẹ́ ẹnìkan tó yẹ kó sọ fún yín pé àwọn ọ̀rọ̀ tí ń sọ lórí àwọn ẹ̀rọ ó jẹ́ ohun kan tó yẹ pé ó mú irúfẹ́ àwọn ọ̀rọ̀ àtakò wá fún àwọn tí wọ́n bẹ lórí oyè nígbà ìdáná mo sọ fún yín pé àwọn adájọ́ àbí àwọn agbẹjọ́rò steve amusu kódà wọn ní ẹni tọ̀hún ẹni tí ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ òun náà ni fẹ́hún bí ṣùgbọ́n ẹni tí wọ́n mú steve amusu ni wọ́n mú pé ohun méjì tí kò jọra wọn ni tó yẹ pé ọ̀rọ̀ yìí láti bí àìgbà tí a ti mú ẹni ìwálé benin ó fa àríyànjiyàn ṣùgbọ́n sọ fún pé ní ogúnjọ́ oṣù kẹjọ ọdún ẹgbẹ̀rún lé mẹ́rin ní ogún nígbà náà ni níwájú ilé ẹni tí ń ṣe adájọ́ pàtàkì ìlú kí adápẹ́ ní procureur special ìyẹ́gbà náà ni nígbà tí a mú wá ẹni yìí ó fún un ní àṣẹ ìdádúró ìfojúrí tí a nàpè ní ètí a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí a fi sí ilé ìdájọ́ ilé ẹ̀wọ̀n nìyẹn dàpẹ́ ní mandate de dépôt tí a fi sí i kí ni tí àwọn ẹ̀sùn tí a fi kan ọ̀nà ni pé ó jẹ́ ẹnìkan tí ọ̀rọ̀ ti ń sọ yìí láti mú àwọn ọmọ ìlú kí ó mọ kí wọ́n dìde láti ṣe àtakò sí ìlú àbí láti gbé ogun ja ìlú bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ mìíràn bẹ́ẹ̀ tó yẹ pé a fi ẹ̀sùn yìí tí a fi kàn án jẹ́ mo sọ fún yín pé nígbà tí ọ̀rọ̀ náà wà lé níwájú ẹjọ́ ní ojúmọ́ kẹrìnlá oṣù igbe ọdún ẹgbàá lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà náà ni a rí pé ilé ẹjọ́ wa fi òǹtẹ̀ sí pé ọdún méjì gbáko ni a fún arákùnrin wa steve amusu tí ó ní láti lò nínú ilé ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ó ṣe yẹ ní ọjọ́ tí òun ti lo àwọn ọdún méjì rẹ̀ gbáko yẹ yóò kúrò nínú ilé ẹ̀wọ̀n tí a promise ní k
ki ile ojo la bi fi di ojo la ama gbo iruyin je be ni ituna se lo ninu itesiwaju mo so fun pe iko awon ti won se oniroyin awon ti won soro lori awon egbe awon oniroyin ile benin ti ara ko ni upmb won papa won ti lo ni ile ise en ti o je adajo pataki ti ile ojo ti mo to o fi agbara temore lori ese le pejo raja ti ipa na ti se kiriyeti kini ohun ti won ba lo ona ni lati fi edun won kan han adajo pataki nitori pe opo ni awon oniroyin to pe won be ni waju ile ejo abamiran to pe won ti ati da won lebi bayi nje ni ba tin se ebe presidency ti o je alaga egbe awon oniroyin ti yana pe ni pmb ona ni leyin ti won jade ko ni nu le ni bi ti agba won o na ni o soro gege bi awon otito ti o nwaye fun awon oniroyin nipa ise ti won se nja se ri pe nigbati ya ko ba mo on to je eto on ti agbodo se abi on ti akogboro se nitori pupo re ti aba se awon mira o ma nja ya lo nitori pe on ma ri awon ni waju ile ejo ile ni won fe lati je ki won fi ojuraju pelu adajo pataki lati mo igbese abi on ti won godo se awon isoro abi awon ode aye ti n waye laarin ile ejo ati awon oniroyin nyenu re eni ti o je adajo pataki mario metonu nge bi ara ko re wa bi se soro si ona ni pe edun kan ti won mu lo o je pe inu dun lo je pe ohun ti dogba lati se atileyin pataki fun awon oniroyin ona ni pe ibi awon danleko ki o le mu mo lati ma se mi je ki won ma se asese ni igba mera nitori pe ohun ti akomo a le se lai mo pe ohun ti ko je ki ase ni se nje nigba ta ba gba ile ko pe ba bi e ba fe soro abi ba se nkan nipa eto iroyin iru nkan bayi e gboro se nkan bayi ko gboro se abi ti a ba fe se kini awon idanloju ti a gboro ni ki a tun se nje o ti dogba lati fun ni awon idanleko won so pe kora ayo nla ni o je fun awon nitori pe e fi fojura ti awon se gbogbo edun kan awon ti so fun adajo pataki yi be ke ni mo so fun yi pe ani ti alaga igbimo egbe awon alase ijoba abele ti ile benin awon ijoba abele bi meta dini ogorin ti nbe ni ile benin won se ipade ni ojumo keji dini ogun osu kejo lo ti awa ni iluku ton lohun nje ninu ipade yi lati fi yan eni ti o je alaga ti igbimo ti yo ma dari egbe na eni wa tin se iluku nyakaja ni anya ti nje ajele ilu iluku ton lohun ni anya leyin re eni ti o je igba keje ni ajele lu jugu en ti o tele ona papa ti ilu idalohun ona gba gbogbo ti re be ni en ti o jege bi akowe agba oni ajele ilu paraku zulkipli zakari ye eni wa tin se ilu kunyakada o dupe fun gbogbo awon elegbe re fun ohun ti o je igbekele ti won ni si ohun lati gbe ohun si ipo gege bi alaga ni ojo ti oni oni ise ti awon fe lati se won pe ilu kan ko le lo si oke lai je pe ninu ifosopo ninu igbo sira ni je ninu re ti a ba fi a ba gbo sira pe gbogbo ti a fe se yo lo ninu ibam pelu awon idana ti o ye be ni awon ilu won lati jere ohun ti o je anfani ti o mu jade nbe o si wa soro gege bi ti ojo ti oni a o soro nipa bawo la se se to je pe akoko erun ti o mu isuru wa abi orun ti o tun je inira fun awon melebe ni gun kan won yi won gbe yewo ninu awon ipade ti won ma se gege bi oro ti eni wa luku nyakaja o so jade gẹ́gẹ́bí ìtẹ̀síwájú mo sọ fún yín pé ọ̀dọ́mọkùnrin ọlọ́dún mẹ́fà kan wọn ni odò ti gbé lọ báyìí ní zambara ní ìlú kàràyí lọ́hùn-ún tí ó ṣe gbẹ́gbẹ́lẹ̀ àbí nínú ìpínlẹ̀ ti bọ̀gùn nìyẹn kí ni ohun tí ó ṣẹlẹ̀ ọ̀nà ni pé ọ̀dọ́mọkùnrin yìí ó kúrò nínú ilé rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ń lọ láti lọ ká àwọn èso kan tí ó ṣe pàtàkì pé ó jẹ́ pé wọ́n ń jẹ́ ni gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alúdù òru tíọ́n tí ó jẹ́ oníròyìn láti iléeṣẹ́ ẹ̀rọ tí a ń dápè nígbà sí fm òun ló ṣe àlàyé ó ní ọmọ ọdún mẹ́fà yìí ni wọ́n lọ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ láti lọ ká àwọn èso nìyẹn nígbà tí wọ́n débẹ̀ tán ni wọ́n ní ọjọ́ pé òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò yìí ó wá mú atẹ́gùn líle tí ó bẹ̀rẹ̀ sí ní atẹ́gùn náà wá lágbára jùlọ tó yẹ pé omi náà wá pọ̀ ẹni tọ̀hún ó fa àbúrò ẹ̀ ní ọwọ́ ṣùgbọ́n nítorí pé atẹ́gùn yìí wá le ojo pe arakore na ojijakale laso pe ki o le mu omo re aburo idanu sugbon epa oboro nitori pe ategun yi lagbara ngba ti o si ri pe bi o se sele bi o ba jawo ko ba jawo aburo ti o boya ona papa ajanti omina yo gbe lo okun jawo aburo re te pe omina gbe omo yi lo lati ojo ti ana ti omo na
o mi gbe lo won se won bere si wa mo so fun pe ko se se sugbon ni ojo ni ni daji ni awari omo yi nigba ti awon ti awon awedo yi ti won ko si rodo won yo omo da jade nje ko lorun ko tu idile ninu tori pe gbugbo awon ara adugbo ara ilu yi won ni won be ninu ibanuje nitori ohun ti o sele yi be ke ni aso fun pe fun egbe oselu le democrat eno tin se ma ti ajanu ti o je oluko pataki ti ohun gbianju lati soro nipa awon oloselu oni ni ojo ti ta ba soro nipa egbe oselu le democrat njari pe ni ojo ti o ni o je pe won fe lati je ki won gba ipo won gege bi egbe oselu alatepataki oni ni ojo ti won fe ki awon yen ki won si gbo ohun ti awon ile ni ari pe eto ijade ti a se ni ojo abameta ti o koja ni ilu paraku ari bi oseri gba nje ni wa o wa soro ni ojo ti o ni ori bi abafiye si ohun ti o se pataki ona ki o yi wa pe lati ki se ni bi to si ni won ti wa egbe ije egbe kan to tin be lati igba melo kan sugbon ari pe awon isoro o wa bo si oju ona won ni akoko ti a fe se to idibo gbo nkan ti o waye gbogbo la ri ni bi ti o je pe awon aigbo sira ni iwa itan ati be lo iwa pe emi ni mo je bayi emi ni mo je oga abi wa ni mo je omo omode be si ni ari pe oro won wa lo ni ile ejo to je pe eleyi o wa mu ki gbogbo o wa darun titi won tuku fi di ojo ti oni nje ni wa o soro ni ojo ti oni o se pataki ki egbe yi bi o fi ara ki se pe o ti bere eto ipolo abi ko ti bere si ni soro ni pe ti ki se bere ra sugbon leyin ti agbe egbe eti ene pe ni se na sile nje ati fi gbogbo awon igbimo sile ati fi gbogbo awon ofin be ni nkan ti o ya ti pe won ni lati bere ise nje won fe lati je ki won pe akesi ile ise agbekale eti ene pe ni se na ise ti won lati gbe se fun irorun ati alafia le bene won kan ti o se pataki de pe egbe yi won gbe jade nitori pe amo eni wa ti won se abiborukubu aran popa ero ti ile RFI ti agbaye ni won ti bi loro lati soro nipa gege bi ohun ti o ri ninu ile ise agbekale o ti se alaye buwa ni agbo nipa re nje ari pe ohun ti o se pataki ona ni awon kan ti opportunity ibi ni amu awon eto agunle si ohun ti o se pataki mo ni ajalu kan waye ni Zambara ni kale ninu aso fun die odomo okorin olodun mefa nje odogbe lo bayi nje ati wari okure ni ojo ti oni aso aso lori eni wa tin se Steve Amusu lagbara ti oluwa ni ojo ti oni yo dariko ni ile tubu leyin odun meji igba ko ti o se ninu ewun awon egbe oselu elde han papa won fe lati je ki won fi ara han ati gbo ohun ti o sele adupe fun orofe lati ni ti a ni lati bo iroyin lati enu awe ibo nikan nje Castero Abraka lo ma to arawa ipadawa ma to mo pe tun di ojo ala mo ki pe oriwa.

0: gbẹ mẹ fi ọ o sẹwẹ nọna e zondo tán e.
1: nu denu mẹ de na yan sẹgan ẹnu kò sí.
2: e wá dọ́nà mẹ.
1: ẹnu jọlọ yẹ tó bọ oyè kún ká mọ.
2: ìrànwọ́ péré ayé ìjà obi ọ
1: rẹ. tẹ kanago kẹbopo sunsonu xẹtàn falafo. alẹ́ mi mo xẹlẹ̀ ma pọ́n o sonu pẹ́ ọ. kẹtẹsọ gbòòrò kẹ wọn mẹ gbòòrò.
0: àtọ́ngọ́ wáyé gbẹdọ́nù mẹ hàn gbẹtẹ wútọ̀ èèdọ̀ dàgbẹ́wánú mẹ tọ́.
3: dọ̀dọ̀ gbẹwánú mẹ tọ́
4: lọ́tọ́ ní lọ́tọ́ ní.

bẹ́ẹ̀ ni a ò lè tẹ́ nípa ìfẹ́ tí ọlọ́run ọba lókè mọ̀ kí gbogbo wa pé a kúrò lẹ́ ọjọ́ ìní. Ọjọ́ ìní ti ń sọjọ́bọ̀ ojúmọ́ ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún tàmọ̀ sí oṣù ogún ọdún 2024. Aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú 28 lójúlẹsẹ̀ wa. Ẹran kí yín o pé a kú àsìkò àkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń gbé. Ààrẹ mo mọ ṣẹ́jú lọmọ ọ̀hún jùlọ ta fi tẹ̀síwájú lórí àwọn olókàn tí mo sọwọ́ sọ nípa àwọn ètò àwòtútọ́rọ̀ yìí. Ǹjẹ́ a ó kọ̀kọ́ lọ nínú olórin wa díẹ̀ kí a tó tẹ̀síwájú.

ẹni ìyàwó tẹ̀síwájú lórí àwọn ọmọ olókan yìí tí wọ́n sọ wá nípa ètò àwùjọ rẹ̀ yìí bàbá wa àwọn ojúlọ tí a mọ̀ sí olúfẹ̀sán tí wọ́n kí gbogbo àwọn tí wọ́n sí àwọn olùkọ́ ní ojúlé ẹ̀kọ́ àdáni tá a mọ̀ sí lẹ́sà sódì ní òkèdè máa bí olùgbané pẹ̀lú gbogbo àwọn tí wọ́n sí àwọn ìyá bàbá tí wọ́n sì ìrànlọ́wọ́ àwọn làwọn kí n yó ẹ̀yin olùkọ́ àkí gbogbo yín pátápátá òbí àwọn ọmọ nígbàgbọ́ yín ẹ kú múra sílẹ̀ fún ìwọ̀lẹ́ àwọn ọmọ ọlọ́run ìbàlókè kò fi agbára wa ká kò fún wa ní àlàáfíà ìjọ ọlọ́run àkí gbogbo wọn pátápátá gbogbo àwọn ìjọ mẹ́tòtìsì ti òkèdè àlọ́run àkí àwọn pásítọ̀ gbogbo àwọn ẹgbẹ́ kọ́yà àwọn ọmọ ìlú ìkẹmọ tí wọ́n bẹ lẹ́yìn òdi gbogbo yín làkí láti wá gbàgbé gbogbo àwọn ọmọ akọ wọn ní àwọn ọ̀dá ẹnìkan sí ọlọ́run ìbàlókè ọba aláwọ̀ àbí kò máa fi àbò rẹ̀ bọ ẹnìkan pa wá bàbá wa tá a mọ̀ sí olúfẹ̀sán àwọn ni wọ́n tọrọ àwo yìí tí wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ tá a mọ̀ sí lẹ́ẹ̀za sọ̀rọ̀ ní òkè dàmà nínú ìtẹ̀síwájú wa aláàjì wa bàbá wa gani amusa tí wọ́n ṣe majọ ìfẹ́wùmí ní kànàgbẹ́ lọ́hùn-ún àwọn gba ojúlé iṣẹ́ yìí láti fi kí ẹmi dé àgbà wọn láwọn onígbàgbé gbogbo àwọn tí wọ́n ṣe àwọn oníwòsàn tí wọ́n ṣiṣẹ́ ní iléwòsàn àti àwọn táwọn sí ìfẹ́wùmí ní kànàgbẹ́ lọ́hùn-ún wọn láwọn kí wọn àwọn tí wọ́n sì ń kọ́ṣẹ́ ìwòsàn náà olùwàkú fún wọn ní ìmọ̀ àti òye gbogbo àwọn tí wọ́n dùbí láìsàn bàbá wa aláàjì agani amusa wọn láwọn ń gbàdúrà kí ọlọ́run ọba lókè kó fún wa ní àlàáfíà àìsàn tí ò ní gbógun olùwàkú ń jẹ́ kó kan ẹnìkọ̀ọ̀kan wá wọn láwọn fásikò láti fi kí àwọn ìyàwó ilé àkí wọn pátápátá ìyàwó tàwọn pẹ̀lú àwọn ọmọ bàbá wa paul agani tí wọ́n lọ nísìnyí àfẹ̀yìntì jẹ́ pẹ̀lú ìyàwó àwọn ìdílé rẹ̀ pátápátá làwọn kí àwọn dánìkan sí o bàbá wọn jùlọ tí a mọ̀ sí aláàjì agani amusa ìfẹ́wùmí àwọn ni wọ́n tọrọ àwo yìí.

0: jáde.
1: Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí olórin wa ṣe ń kọrin ní àsìkò yìí, Múrí Àlàbí, tó bí ayé ṣe rí nù, kí a sá máa mú kí sí ire ṣíṣe, ire ló pé ìkà ò pé ẹni tó ń ṣeré yóò jẹ́ ire rẹ̀, ẹni tó ń ṣe búburú yóò jẹ́ ire rẹ̀, ṣùgbọ́n ẹ̀yẹ kí a ṣe ire. Ọ̀dà ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí bàbá wọ̀nyí jùlọ ìtí a mọ̀ sí Olúfẹ̀sán àti wọn kí gbogbo àwọn ibi tí ará ìbátá àwọn tí wọ́n ṣe àwọn olùkọ́ ní ojúlé ẹ̀kọ́ àdáni tá a mọ̀ sí Lẹ́sà Sórí àbí ní olùgbani ní òkè Dàmà lọ́hùn àwọn tí wọ́n ń roka fáwọn ọmọ àwọn ìyá wa kí wọ́n gbogbo wọn pátápátá ẹkú múra sílẹ̀ fún ìwọ̀lé àwọn olùkọ́ lọ́kọ̀ọ́ni lóbìnrin ni a kí o àwọn ọ̀dà nìkan sí gbogbo àwọn òbí àwọn ọmọ ẹkúṣẹ́ lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ yìí ọlọ́run àbálòkè kò fi agbára ẹnì kankan wá ká kí a lè fi ṣe ohun tó tọ́ fún àwọn ọmọ yìí fún ìlọsíwájú wọn àwọn ìjọ ọlọ́run kí wọn gbogbo àwọn pásítọ̀ láki pátápátá àwọn ọmọ ìlú ìkẹmọ tí wọn bá ní yòdì pé ẹmọ akọrò kò délé àwọn gbàdúrà fún gbogbo àwọn akọ pátápátá o lọ́kọ̀ọ́ lóbìnrin pé ayọ̀ ń ba ẹnìkọ̀ọ̀kan wá kẹsì àmì àṣẹ ìdùmàrè bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí Olúmẹ̀sà àwọn ni wọ́n tọrọ àwòyí fún wa pé kí ajọ́ká mẹ́mi lékè pẹ̀lú olórin wa tí a mọ̀ sí Múrí Àlàbí nínú tẹ̀síwájú kan náà la fìdí jẹ́ ẹni wọn àwọn jùlọ Fálájú Joseph tí wọ́n tọrọ àwòyí fún gbogbo àwọn ìdílé àwọn pátápátá àwọn ọ̀rẹ́ gbogbo ẹ̀yin tí ẹ rajà ní ojúlé iṣẹ́ ẹ̀yin tí a mọ̀ sí ATM níwájú ilé Burẹ́dì àtijọ́ tá a mọ̀ sí Larosette ní Depo wọn láwọn kéyìn àwọn fásikò yìí kí ẹni tí ń ṣe ìyàkámẹ́rin ìyàwó àwọn wa kí wọ́n àwọn tí wọ́n rọ̀ mọ́ pátápátá ní ọjà Depo lọ́hùn pé máa ta ẹ máa jẹ́ èrè o àtàjèrè fún gbogbo yín pátápátá ànídágbèsè gbogbo àwọn tí wọ́n sin rajà ní ojúlé iṣẹ́ ti àwọn kí wọ́n láti wá gbàgbé ọba àwọn dacha nílùú paraku ìrètò nìbùdàrú lọ́hùn àkí ọba jẹ́ kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí àṣẹ pẹ́ lẹ́nu ọba olódùmarè lágbára kó gbogbo àwọn pátápátá àwọn ayaba kí wọn àwọn ọmọ ìwà ọba àkí o wọn láwọn ọ̀dà nìkan sí gbogbo àwọn tí wọ́n rọ̀ mọ́ ọba pátápátá làwọn kí bàbá wa Fálájú Joseph lójúlẹ̀ṣẹ̀ ATM jẹ́ àwọn ni wọ́n tọrọ àwòyí yìí lọ́dà ìwọ̀dà wa Isa Diara tí ó kí gbogbo àwọn tí wọ́n ṣe gbogbo àwọn ìdílé Isa ìdílé Diara pátápátá pé ẹ kú àsìkò wa gbogbo àwọn àgbàgbọ́ gbogbo wọn láwọn onígbàgbé yẹn o rí àtàrà kan máa bá wa gbé nínú ìtẹ̀síwájú kan náà láwọn fi rí Alhaji Agami Amusa Major ní ìgbìlẹ̀ Wilson àwọn lọ́hùn-ún ní Kandagbẹ́ Ìfẹ́wùmí tí wọ́n fásikò yìí kí gbogbo àwọn ọmọọṣẹ́ ti àwọn pátápátá àwọn dókítà tí wọ́n ṣiṣẹ́ ní ilé ìwòsàn àti àwọn akí gbogbo yín o àwọn tí wọ́n sì dùbúláìsàn ọlọ́run ọba lókè kó fún wa ní àlàáfíà wọn láwọn fásikò yìí kí gbogbo àwọn àgbààgbọ̀ gbogbo bàbá wa Alhaji Afeeji Dáúdà Àríyá Kárí wọn láwọn onígbàgbé wọn ànígbàgbé bàbá wa Firmin Ìyá wa kí gbogbo yín pátápátá àwọn ìdílé Balógun ìdílé Tòwòsí gbogbo abálẹ̀ bàbá Alhaji Balẹ̀ Ráìmì àkí wọn àwọn ìyàwó ilé bàbá wọn jẹ́ Agani Paul pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn ìdílé rẹ̀ pátápátá làwọn kí bàbá wa àwọn jùlọ tá a mọ̀ sí Alhaji Agani Amusa Major Ìfẹ́wùmí àwọn ni wọ́n tọrọ àwòyí tá a máa fi tẹ̀síwájú olórin wa ó ti ya orin sẹ́nu fún wa ká máa jó lọ.

bẹ́ẹ̀ni àdúpẹ́lọ muriala bí ti a ti ń gbádùn lọ́wọ́lọ́wọ́ báyìí ta fi àsìkò láti fi kí bàbá wa láwọn tí ó dán akínwọ́ ànígbàgbé bàbá vincent nílùú mọ̀nà lọ́hùn yàwá bí ayọ̀bẹ ti akí gbogbo yín alhaji mashudi ní titiru akínwọ́ bello jafaru asanlakọ ní ìyá ńlá akí gbogbo yín ẹni wọn mọ̀júlọ tí a mọ̀ sí zakile marshal akínwọ́ gbogbo àwọn tí wọ́n ń dá nínú ètò wa tí wọ́n ń dá sí pátápátá làkí ẹ̀ma olódùmọ̀ alágbára kò máa fún ní àlàáfíà ayọ̀ kò máa kárí ẹnì kọ̀ọ̀kan wá ọ̀dà ǹjẹ́ ilé jẹ́ ìdúpẹ́ láti ọwọ́ ẹni wa wọ́n jùlọ tí a mọ̀ sí gòtó sylvain pẹ̀lú ẹni bọ̀dá rẹ̀ désiré ọ̀fẹ́ tí wọ́n fásikò láti fi kí gbogbo ẹ̀ tí ẹ gbọ́ tẹ wá tí ẹ bá wọn dé nínú kọ́kọ́rọ́ ǹjẹ́ tí nípa ìsìnkú ìnáwó yáwa tí a mọ̀ sí básàlẹ̀ apolline akéyin pé ẹkúnáwó gbogbo àwọn ìdílé dọpẹmú tìlú kẹmọ lọhùnún àwọn ẹbí básàlẹ ti ìlú dasazumẹ dọpẹmú àti gbogbo yín pátápátá yẹ gbogbo àwọn tó yẹ pé wọn ń ṣe ẹbí yapa yẹ abel àti gbogbo yín bí àwú atanas ní ìlú kọkọrọ wọn láwọn onígbàgbé gbogbo àwọn ọrẹ tí wọn kò ní ìlú kutọnu ìlú chabena titengu paraku kabua balagba achade francis olúkù rí pẹ̀lú fadé hervé àkí gbogbo yín o adimiri ṣe àgbogbo yín làkí ànígbàgbé ọláyé emmanuel aláyé apolline ànígbàgbé yín gbogbo àwọn tí wọn kò nílò tuyi ndaliniki ọlọ́run ọba lókè lólóore ní ọlọ́run ọba lókè gẹ́gẹ́ gbàdúrà fún yàwá tí a mọ̀ sí basalẹ̀ apolline arákọ̀ni wa tí a mọ̀ sí gòtó sylvain pẹ̀lú bọ̀dá rẹ̀ désiré ọ̀fẹ́ ni wọn kì í pe ẹkọ àdúrótì wọn sì wọn fásikò yìí wọn làwọn fi kí bàbá wa wọn yóò ta wọn sí babalọla ìṣẹ́ni pẹ̀lú àfùdá ní kẹ́ẹ̀z àti gbogbo yín o ẹkúnáwó àwọn náà fásikò yà kí ọ̀rẹ́ wa pàtàkì pàtàkì gòtó sylvain yà kí wọn ní àdúgbò tìbọnà lọ́hùn àwọn fásikò yà fi kí bọ̀dá wa wọn jùlọ ti àmọ̀ sí ajá modest tí wọn sì fọganásà àkí yín o ní àdúgbò tìbọnà lọ́hùn ìtẹ̀síwájú àní ọ̀dà nínú àwọn ètò yìí babawa alhaji tamọ̀ sí em ibrahim sí ilé láti ojúlé sí ọlọ́run bẹ tí wọ́n kí gbogbo àwọn ẹ̀bí tara ìbátan tí wọ́n ṣe ìrànlọ́wọ́ àwọn láti bá wọn tajà ní ṣọ́ọ̀bù tí àwọn làwọn kínyìn níwájú ilé àwọn ọlọ́pàá tamọ̀ sí police brigade tìlú paraku afasikò kí gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá àwọn àgbọn àwọn àbúrò ayọ̀ kó máa kárí ẹnìkọ̀ọ̀kan wá àwọn fasikò fi kí babawa wọn yú lọ tí a fi tọ̀rọ̀ dárúkọ wọn alhaji olúbàbí bàbá wa olùhàkí ọjọ́ kí ẹ pẹ́ nínú àlàáfíà àti ayọ̀ àwọn alhaji ìyàwó bàbá kí wọn àwọn ìyàwó ilé wọn láwọn onígbàgbé yín o àwọn ọmọlé gbogbo yín pátápátá làkí láti ọ̀dọ̀ alhaji wa em ibrahim siliu jẹ́ tí wọ́n tọrọ àwo yìí ọ̀dà àwákí gbogbo àwọn tí wọ́n ṣe àwọn ọmọ ọlọ́run lọ́gbọ́n pátápátá ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ìyá ẹ̀ṣọ́ ọlọ́mọ ọlọ́run bàbá mi wọn yóò lọ akí pé ẹ̀kọ́ àsìkò wa kò sóní michel bàbá ẹgbẹ́ àkí wọn láti wá gbàgbé àpò bàbá wa àpò jẹ́ yabi wọn kí pé ẹ̀kọ́ àsìkò yìí gbogbo ẹ̀yìn tí ẹ ti dórúkọ wọn ni àwákí àdáni kan sí o bàbá wa alhaji alfonseni ní òkè dànmà ọlọ́run ọba lókè àkí pẹ̀lú àwọn pẹ̀lú ìyàwó alhaja afasikò yìí kí ẹni wọn mọ jùlọ tí a mọ̀ sí sàbí jamiu ní tíyàn lọ́hùn ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ àlàáfíà olúwakọ máa bá wa gbé sàbí latifu náà ní kàkíkòkà kí wọn bàbá tí a mọ̀ sí dimo francois ní ọpẹ́ olúwa lọ́hùn nílùú bìtìrú tẹ́bá ti débẹ̀ tẹ́bá fẹ́ gbaradì ẹ bá fẹ́ najú dí àbí tẹ́bá fẹ́ jẹun tó dá ẹ ti béèrè ọpẹ́ olúwa nílùú bìtìrú ẹ máa sùn ẹ máa jẹ ẹ máa mu àkí wọn pdg tí a mọ̀ sí dimo akin francois àkí wọn bàbá wa chípàdì mi ànígbàgbé yín o yẹ nílùú paraku kòsò ní alẹ tí wọn ṣe télọ àkí wọn ìdókòsùn mẹrin adéwòn ní kí gbogbo ìlà kí gbogbo àwọn ìdílé yahoo ìdílé kadi ìdílé dosùnmí ìdílé kwamina àkí gbogbo yìí pátápátá àníwá gbàgbé ẹni màmá wa wọn jùlọ ìyá wa kí wọn àlíyèrèmọtò alájà àkí gbogbo yìí ní àdúgbò kanàgbẹ lọhùn gbogbo àwọn tí wọn bẹ ní ojúlé kòsò tí a mọ sí gado skutu àkí wọn ìyá wa kuturi ẹ ǹjẹ tàǹtí àkí gbogbo yìí pátápátá olówó kéré michel mishumishu àkí yín o àlàáfíà tí ẹ yọ ọlọ́run ọba lókè kan máa gbá nìkan kan wá gbé papi dígùté ní ibiada mọ́mọ́ún àkí wọn tó ọba lókè kan máa wò wá emmanuel ní àdúgbò tìbọnà lọ́hùn àkí wọn emmanuel àkí gbogbo yín pátápátá manu foganasa akétépé àkí wọn o ànígbàgbé blaise ogudele ọ̀kan láàrin àwọn tamosi entrepreneur ni wọn àkí gbogbo àwọn ìdílé o
Olorun ba loke ko ma fun wa ni alafia ti ayo. Je awon ti a le kini ojo teni ma berun afasiko afiki boda wa SP ni ile semi tibutique oloroko PDG ni gbagbun mu. Aki gbogbo yin ba tapata lolokan ojo kan. Je anyone won bi lo ti amo si innocent. Bi a innocent won tin gba dun lowo lowo ni ojo ile sawa nbi aki yin na. Je anu lowo iku anu lowo arun ibukun abo olorun ba loke ko ma ba gbe o. Gbogbo awon ta ranta ti ki e ma binu si wa. Awon ti a si ranti aki yin o. Baba wa Awe Emmanuel aki gbogbo yin patapata gbogbo awon idile Awe laki aku asiko yi olorin wa ayinla omowura abi eniwa won gilo oselu la fi tesoju ninu awon eto na eje ki alo ninu olorin wa ayinla omowura to eh baba wa mo se idotoma oko ya kami olobere dun aki bi e ku asiko wa titi lope tolatola oko ya alata ko jo meta tolatola titi lope aki yin o pe eku asiko wa je olorin wa ti amo si ayinla omowura la fi pari awon eto yi ati ayo ko ma ba wa gbe a o sun layo a si ma je la ninu pe ninu ife ti olorun pelu abo re odola

lọ́nọ́mọ̀ mọ́ ẹ mọ̀ tó mìá mọ́ lúwọ́ mi kún sọ́rọ́ lẹ́ mọ̀ pọ́n o fa ìdẹ́kùn kò lùwẹ̀ tán ìlànà ta kí mẹ́wẹ̀ dé mẹ́ ẹ wá ká pẹ́ tó pẹ́ẹ́dẹ́ bú wọn tàn pí ọyìn tó ẹ.